ológun ìjọba rẹ. Wọ́n ó sì máa sọ nípa agbára rẹ láti mú àwọn ènìyàn wọ agbára rẹ àti ẹ̀wọ̀n ògo ìjọba rẹ. Ìjọba ayérayé ni ìjọba rẹ, yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.

wọ́n bá rí jìnnì tí tó bì rẹ̀ láti ìrọ̀jẹ́ ìrọ̀ ni ó máa yí iṣẹ́ rẹ̀ tí a ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára.